ìlú Aláàfin Ọ̀yọ́ ilẹ̀ Aluyi ní iwájú ta nílé Aláàfin Ọ̀yọ́ wọ́n mọ́ ń sẹ̀lù fọba láràárọ̀ níwájú ààfin lọ́yọ̀ọ́ irú ìlú ta Aluyi ni wọ́n mọ́ ń lù láàfin ọba láàárọ̀ kùtùkùtù àbẹ́tùgbọ́ lẹ́ẹ̀kan sí i.